ẹnu ni mẹ kàn ń wo ọsíwé yẹn adúmọ ẹnyẹ wẹni tí ò ní asáfọ sọrọ nyàmínẹjọ ni firibọ ní ihun wá ti.